0: wọ́n dọ̀ mí ó sẹ́ pélé tẹ́ kàn lémi kó ló bá gbé yan dọ̀ mí ká sẹ́ pélé tẹ́ kàn àkúnnù pẹ̀lú tọ́ mi fò wá ẹwẹ́ náà mi jọ̀rọ̀ jẹ̀ ẹwẹ́ náà mi hàn hàn ẹwẹ́ sọ wọ́n mi dọ̀rọ̀ pé mi tó sé wẹ̀ wọ́n mi dọ̀rọ̀ sẹ́ gbé ìjì bó tó kú ni mi dọ̀rọ̀ sẹ́ gbé ìjì bó tó kú ni bí wọ́n sọ kése mi hàn bí sẹ́sẹ́ dá lọ tán mẹ́ bí wọ́n bí ọ̀pọ̀ ọ̀nà jòrò tán ní wíwá anáàdó tó tọ́ pé anáàdó àsìsọ́nà kan anáàdó àhímẹ̀ anáàdó pégbè anáàdó alíjí àtàndéwà gbówó yà tó kúnnú máa o mú dé bọ̀ọ́dà yìí tó emẹ̀ bẹ́yìn ṣe bó chi hùn tó chi hùn sọ́bìtọ́ á lọ tán mẹ́ ẹwẹ́ tún dé nánú gbọ́ngbó yanú wéè jòrò tán ẹ̀jẹ̀ náà ìwà ẹ̀ tán jí jẹ́ nágbódó ẹ̀nágbódó jòrò mi tẹ̀ tán jìyà lọ́wọ́ edí tilẹ̀ wẹ́ ròpé nu ẹ̀ gbé rọ̀mí tó kwe kúnú edí tilẹ̀ bí mẹ́ka jí ẹ̀ gbé bàì máa yẹwé lọ sí yìnyín àlẹ́ ọ mi lẹ́rù pé tó nú lóporòpó mi tán lẹ́ wẹ̀ tá gbó chíga.
1: Ndogbo ni mi na jinɔ, mo to gbo ni mi toro mi tɔlɛ bolo mi ji mi ma fɔn dagbe ni mi ya, mi ɖe su mi ko fɔn dagbe bo ko wa fi mo jɛn ɖokoro kpo mi tɔn ye fɔn yɔ, mo koro wasɔ tɛ mi tɔn nuglo tɛ mi tɔn de mi nɔ si hutɛ kpɔn lono yibɔ alo nɔ xaya mi koro yɔ yɔ mi to kunu mi, mi ka ko fo welo ɔrun sɔlɛ yɔ mi lɛ to kunu do koro kpo mi tɔn de jinɔ mi jiya sisan xɔsuwe dakɛ ye kpo do o dadagbe hɛn wa kɛ mi kpo bi xin nanɔ kpɔ xa mi bɔ yɛrɛ gbele na kpla mi sɔ yibɔ lɛ kpla mi wa yɛ yafɔ yɛyɛ esun nɔ sa nuvɔ wa emi ko tɔn mi na mɔ nu de rɛ nu bɛ yi nu dagbe bɔ mi na sɔ wa kpegbe nu fi paasi kpo jɔn etan tan tan bɔ nu kɔ ikran tinu mi mɛ abi ɔ kɛ datɔ dɔmɛ dzi ni dalɔ mi bo nu afɔ sɔdo tɛmi tɔn xoli dɔ mi tɔn nu wa mi tɔn lɛ bi xoe ni jɛlɛ wa yin tɔn bo nu kɔ yɔ na tinu mi si ala dzi dɔ.
0: Ekala tia nu ye varuku tu super nɔ aɖu kaso tu tɔn lɔbɔdɔ oto do mi wɛ eko mɔ wɛ se se do ena tia nu ye ka yɔrɔ tɔ xoxo la ene ena tia nu ye kakaka. Wọ́n mi na lẹ́kọ̀ọ́ ló bó na wá xɔ sá gbọ́dọ̀ tsonu mi tán eko do akpa mi tán eka do akpa mi tán eyọ mi do na mọ́ ẹ̀ bó kan lẹ̀ ṣe pé tán dáadáa mẹ ká yìí mẹ́ wọ́n á jí ọ ńdọ̀ mi jẹ́rẹ̀ tsonu wọn na tó ede gé sínú mi ene amúlẹ̀sọ mi yóò mọ́ ẹ̀ wọ́n ya ene bẹ́ẹ̀ tún ilẹ̀ tún yìí mẹ́ mẹ́ má tún ilẹ̀ yà ena tó ede gé sínú mi.
2: Ene inoyin o tata tina. Mɔmi nɔ yɔ mi ɖo fi boka yi tsopa vi bɔ mɛde gã lɛ fagra lɛ ewa xɔ kpro na ɖo atɔ yi mɛ nde bo nɔ bo nyɔ ɖe kpɛ yɔ nɛ bɔ ntogbe nutoro mi tɔ lɛ boka yi azɔwatɔ ɖo vi feminin wɛnje vi feminin wɛnje vi feminin si kanta yɛ ŋu aɖo yi kpi naɖukonu ntogbe nu naɖukonu eno yɔ yɛ ɖɔ. Mɛ bi ɛ na aduko nu ɛtu mɛ mɛ tun ɛdze ni a
0: efɔ
2: na mi tɔ ɛ na da o
0: ɛnabu
2: bi bo togbe nu hun de laji lɛ maa o bo nyɔ de pɛ wɛ ye ge togbe nu ye bi do fie de yɔdo kporokpo n wɔ kɔsmos kakpo
1: abe egbe mi ti o da jinɔ
2: togbe nu kakpo hɛnɔ bi togbe nu sebastian yahoo de wo agbe nu siansi togbe nu. Agbẹ̀yẹnu hẹ̀ nù ọ̀bí ro fi èdè ọ̀dọ̀ kporokpo tóró mi tọ́lẹ̀ ńdógbe nù mi kàkà pẹ́wẹ́ njá dóró mi sísan ti bọ̀ wá ló mi yẹ zán pọ̀ mi wá sọ̀ bó mi ká dé bóró nu kàn yọ mi ná sí ìfìlẹ̀ sí gbé bó ná sí mẹ́ẹ̀sì ètàn sẹ́ dó mi ló mi wá sọ̀ ta ń pọ̀ yẹn pọ̀ ẹ̀ fi mo fi inú ayé kàjì bó fi fi inú fìyé niyàn lẹ̀ fìyé ba mo ná yà zọ̀ mẹ́wọn náà dúkọ̀ nù ìkà mọ́

0: pọnboro kú tó ń donú yé wẹ lórí rọ kú donú máa wọ tẹgbẹnú ẹyin tẹgbẹ tẹgbẹnú ẹyin nu yín lọjí mẹrin rọ yé èsì náà dópẹ ọmọ bónú fúnrin mẹ máa dó mẹdẹ yá.
1: mẹrin pé ó fi ẹ̀pà nù yìí ẹ̀rọ òun yín lẹ́dọ̀ ni mẹrin ó tó ìbọnú alọ́kọ́dé wẹ́ ọdí ìnà kan ní oṣù sẹ́dọ̀ fi ẹ̀pà nù yìí.
0: èèyàn 01 wọ́n fi tilẹ̀ 01 97 85 46 47 mínámọ̀ carol super 01 97 85 46 47 mínámọ̀ carol super ní wọ́n mọ̀ mọ́ ẹ máa ṣẹ́ dóo mẹ́ ó fi lè mìíràn wà dàgbé tó pọ̀ violet náà mọ̀ dàgbé ọ̀dàdàn fi lè mìíràn sọ tó o àzá èmi má ò káyé wẹ̀ à livre wẹ̀ à ẹ̀wò náà fi tiẹ̀ lẹ̀ àwa jíjẹ ti tún fúnra lórí mi tẹ̀síwábọ̀ àmọ̀ violet ọ àwa jíjẹ wẹ̀ yín tàùn ní blow before eyín fún elómẹtọ ẹgbọn fún mi mi tó pẹ́ nu máa wo bó lu epo vilẹ̀ pé bó da ẹ̀ ń bó jókì tàùn bọ̀ mi tó pẹ́ nu àwa jíjẹ yín filẹ̀ tán mẹ̀rẹ̀ tí bọ̀ tọ́tàn okú bọ̀ tọ́tàn ló fi lè bọ̀ èrò grandma tán gan bọ̀ grandma ẹsẹ̀ dàzọ̀ mẹ́pẹ́ bọ̀ fúnni tú yọ éka òde kan á bẹ́ẹ̀ lọ ní ẹ̀rá ìwẹ́ bẹ́ẹ̀ wá bọ̀ mí rọ̀ jíjí ó máa tàn kúrò ó bí ilé tẹ́ tàn pọ̀ ní ìzẹ̀wà lómìnira àmúrẹ́ dàzọ̀ mi yẹ bọ̀ ìkíláàsì dẹ́ẹ̀fù nùgbò bọ̀ èyí bọ̀ wá rọ̀ bí ilé tẹ́ mi tàn rọ̀ pápá mi tàn gan ro tó ọmọ ẹ̀tàn ọgbọ́n sì nùgbò lẹ̀ fi dé bẹ̀ wọ́n rọ̀ à pápá rọ̀ ọgbọ́n sì nùgbò lẹ̀ fi dé bọ̀ wọ́ bóró ni wá yí káyé ọ bóró òbíkì afọpa náà àdúgbò nù ẹnà chẹnu mẹrẹ ẹnu àtúntà mi kẹrẹ mi náà ìbùrọ̀ mọ afọpa mi ẹ wà afọpa dé vilẹ̀ tó kúrò fún ìgbé ọ yé bẹ wá yé bẹ wá bọ vilẹ̀ mọ bọ ìyọnu kún ètò mẹ mẹrẹ tí ń bọ ẹyẹ ìkó ẹ tó fún ìgbé zọ wá gbé ojú violet tó fún ìgbé bọ violet nànà bla àwọn náà àdúgbò nù mi dọ̀ hó mọ́ kọ́tàn òfin sunu viọ ẹ̀dìndé sunu viọ à sunu viọ yẹ̀rọ hayahaya àmọ́ yọ̀nu viọ ẹ̀ bláwò yọ̀nu viọ ẹ̀ bláwò ẹ̀jíjà yọ̀ ẹ̀tsí tó lè ẹ̀sẹ̀ àlọ́dọ̀ àgbà kọ́ lè bọ́lọ́ mẹ́bí pọ́n ẹ̀ fiọ̀ pọ́n lè ẹ̀nú pọ́n lè fiọ̀ pọ́n lè ẹ̀nú pọ́n lè ẹ̀rọ di ọ̀nzàn.
1: tẹfẹ ni sọkàn
0: tọtàn òkú bọ̀nà tán ọlọ́ àlọ́ nù wa
1: bóyá àsọ wa gbé ló
0: fi lẹ́wù tó bọ̀tàn ọ̀jẹ̀ sì yí bọ̀ ẹ̀rà pọ́n tẹ̀lé bọ̀ filẹ̀ náà dọ̀yà sọ̀mẹ̀ nọ́jọ́ mẹ́ amọ̀gbẹ́ tọ́lẹ̀ bá gbaza tán náà òfin nílẹ̀ bìyọ́ ẹ̀rídọ̀ tàgbó ìtàn lè sì kó ìmẹ̀ tí sinú àmọ́ àgbaza ìtàn fúlẹ́fúlẹ́fúlẹ́ àmọ́ nàlù lè ọ́ ẹ bla ọ́ ǹdọ̀ dé nuyìndọ̀ dé ekuna tún ẹ ọ́ bóná bló dúró dé kílẹ̀ wọn filẹ̀ náà dò kó vẹ́ à filẹ̀ dúró kó vẹ́ kó dọ́ yà ẹ bla ọ́ kó vẹ́ tó ọ́ mẹ́ máa ọ́ wàá múnú dé mẹ náà àdúgbò nù mẹ máa dóun dé à yéṣù pọ bọ gan mẹhàn ẹyin ò fẹ bọ ẹ kálẹ àmọ káyé ọbọ náà yà sọ mi wá yín àwà jíjẹ nù yé ìhùnrin sákì ìhùnrin sákì mẹdé tí mo yẹ ṣe sákì ọ ètò yẹ ìtì àwọn ẹwọn gbogbo ẹkọ àti bẹbẹ wa ẹ náà tiẹ ni mẹdé volevo tì bolẹ dó ezùn àpapà ìfàsásí mìgọdàn ẹkọ sákì yọyọ bó ṣe ṣẹdó ṣéyí ṣe pèvì tán bọ mímọ ṣéyí vi bó ṣe jóná tọ́tí ọ̀vì náà tí ọ̀vì sunu ìsọjọ ní kúlẹ̀ bleu yèbló náà àdúgbò nù yèbló nù tí èkó edó pẹ bọ náà bíọ́rọ̀ mi ní tókú nù yẹnu mi náà àdúgbò nù.
1: kó mi sì kúrò náà tónú yé wẹ́ à máa wà jalọ náà wọn náà ikú ọ bóná tó nù kúròkó ìtàn ẹ ló lùwé mi náà bí ọpọ wọn wẹ náà lùwé mẹ ìṣe síyan àkúlọ mẹ ìṣe síyan ẹ ò.

0: zion e voa wimende ason de budo gbeto eme on de bu mo yon gbede kon yi aso ka kanon fin tra la wimedo a jokman to yi bo aya kime on mele binon do eton eton sawe e o azo de mewe ade aya azo me on edo kando kanjinu mele biwe fi e kwe de o jenwe ade diplomo ene on ado kakabodo doktora loo keke kon ade e nyowa keke kon ade loyo mede vwele kobo sonwe bo afonyon eno no semenu kwe biowe chua ito kwa meon anomo medebo non zia o tumba kola ole nu debu edo kuboewe afonyon eko konwea yundo fide ba ita fomewe wime yonu atisun edo mariage namblowe alo akoblo botagba egbe so uve azene egbe asuko mekbodo jile uvele sukboy eno le debe nomblo mariage mongkoton bo numbi nongle be no chikwegbe tumba kola ole meda kwodo emi do dido nu ye tindo menti e kwin do en e no do wa blo le we kwin emi ton o metele to no se a wan bono tia tu deji e ai hon gbe do ji ton si ho we ton kaka wa jiji teme yo a chene de na emi lo moton
1: mo fi okun mo fi obin mo ki omode mo ki agba mo ki onile mo ki alejo ni bi ki bi tin je mo lo bayi
2: igbogbe ni sunu bo gbogbe ni yonu igbogbe nu jo na bo gbogbe nu wo pe nu le do ki re budo ni do to do mi we di o mi gbogbe ni re ni gbogbe wa ji
1: eh mi ti mo soro ni otunba kola wole abi awo gba gbogbo ti tun gbo mi ti yo ni di awa ta n soro na o wo ni ha eh mo tun fi asiro yi mo fi ti gbogbo eyan lola wa ti en control ilu Benin lati bi to ti bere ibi ibi de bi ti o pare ti oba tun fun so lati ojo yi a tu ma fun se awa ti en dari na olorun ba a tu wa lokan bale ko ni je ki ilu ko se kini o le mene ko kan wa
2: eh me de bu de gbe oyin o to ni teburu pe na si to wa me se se o je ni jogbe ni me se se le a kuro no e a lo gonu mi we bo mi doro to wa kan we bo fifa e do to wa me o le a kuro no e kuna je me de bu du o le to wa na do fifa me de
1: eh leni a fe soro fun wa nipa okun aye okun aye okun aye olorun bo mi ti okun buruku aye mi ti ti ti de wa to mo ton
2: ami e na te mi ni de to do mi ele e bi o papa mi tondo e mi na do odo o kan ti gbo mi so e yi kan ni ran kan bo no bla mi e wu e da do odo
1: kini kan wa ti awa yoruba ton ma npe ni owo alantaku owo alantaku yi owo to fele ni gbogbo ti fẹlẹ tó yìí bẹẹ náà ló ṣe yí tó nípa pé kí wọn fi de ọmọ aráyé àwọn òwò ni máa ń lo okùn yìí àwọn òwò ni wọn máa fi ń dè ayé òní fokùn burúkú dè wá tọmọtọmọ.
2: ọpọ mi tó ń dìde ń lọ dìde ń lọ yóò rẹ mi náà dọ kódó ọkàn nírankan ọkàn ti gbọ mi tán inú bílámi bẹ iná yí ọdọ òkun ayé àyẹyẹ sí kan kan débẹ bọ inú fẹjẹ àmú kan eyín kan débọ ní èyí bọdọ bílámi náà yóò sì fún gbẹgbẹgbẹ wa.
1: ẹlòmíín wà tó jẹ pé okùn ayé fún wọn táwọn ẹni ibi tí wọn ti dé yìí látìgbà tóun ti má rí kò gbọ́ pa kò gbọ́ pó iṣẹ́ àwọn ẹni ibi ni ó sọ pé kí wọ́n ti lọ gbé ilé ọmọ ẹ̀ mọ́ kìkan fẹ́ tó gbogbo ewé tí o lè máa lò pátá kò ní ṣiṣẹ́ fún èyí tó gbọ́n orúkùn bá ń lò tí wọ́n bá ń lò kò ní ṣiṣẹ́ ìwọ kàn máa rí pé ọmọ tó yẹ kó gbéjó lójú ayé ojú oorun ló ti máa lọ gbé tí ẹjọ iṣẹ́ okùn ayé ni ayé mi fi okùn burúkú dè wá tọmọtọmọ
2: àmì ilé-iṣẹ́ lẹ́nu ìfọ́pá mi tó ló bẹ kọnú mi wẹ̀ dọ̀kan nírankan ó kàn fi gbọ́n mi tán ó kàn fi gblé éèmù blámẹ́ bọ̀ àdásù ìyá àdásù ọlọ kàn nírankan ẹ okùn ayé èdè ọ̀ ìfọ́pá mi tó bí yọ èsì àtọ́wò alẹ́ kẹrẹ ni.
1: okùn ayé ò ní dè wá àwọn tí nǹkan wá wà tí wọn fi sí lára pé pé yóò máa náwó sí òun lè máa rí gbogbo nǹkan tó ń jọ ń sọ òun àtọkọ òun kí ni wọn máa padà gbogbo nǹkan tó náwó sí yẹn kò kí ń sọnà tó ayé ò ní fi okùn ayé kò ní fi dè wá tọmọtọmọ.
2: kányẹ́rán kan kan fi gbọ́ mẹ́tán bọ́ alinà súndúmẹ́ bọ́ ẹja lọ ń débi wọ́ nùwọ́n náà yín nìkan yìí yá àkúlùmọ́ náà dè mí sí kan fi gblé ni ọ iná tún mí sí kan mọ̀ fọ́tọ̀mọ̀ kányẹ́rán kan yẹn lọ kan fi gblé lọ fi gbọ́ mi sí kan èè dọ́nà bulamẹ náà ẹ kẹrẹ ni.
1: okùn ayé ayé ò ní fi kùn burúkú kò ní fi dè wá nílé tọmọtọmọ ẹẹrẹ lè ní wà tó jẹ wípé ibi tí àìmọye èèyàn ti kọjá a máa ṣe kíni a máa bò ó lójú a máa yan ojú lẹ̀ mẹ́wàá tó wá sì ń fojú sí fọwọ́ sí kò ní rí nǹkan tí òun fọwọ́ sí iṣẹ́ okùn ayé ni ayé ò ní dè wá tọmọtọmọ.
2: mẹ́dẹ́ bo lede bo ye gbe onu edo yi we o ti de me biro gbigbon we o eye na gbo kini pon o e no bla me bo e mo mo me de me akulo no na de si gbe examen
1: okun aye olorun bo ni ti okun buruku ko ni ti de wa le tomo tomo o ma lo loju orun elomi o le ma ri ko ori esisi
2: ami me te le mi papa de be ku edo kanira kan me nya kan le do no bla me na ba si no bla me na akuna no bla me na ma o na lo gere be na bla bi me de le de bo ye de onu e tamlo ina ku drodo ku fi so do ni ya alo ina ku drodo emi do si kota kan bi gbele ni o si aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe ohun ogbe oja kale koni ta awon te si jo wa le gbe ara yin e ma ra won tun ma fi kini tun ma ta ise okun aye ni olorun bo ni ti okun buruku ko ni ti je wa le tomo tomo
2: me de bole de bo ye de onu eje ajo e ton si agban to alo edo butiku e alo edo biro e alo edo kide bo azo de no wa ne me da patun le di se se ye de na da so wa we bo kliyan na no wa e bu e ye na do mi sa we amu gwe me yi me ya do nyan kan ayeye kan di gbo nyan kan ka se kan e ye to mo bla me na e o bla me o anamo kliyan we sa we ade o gbeto na je kini mo di akina vi volo me ka da pato e na do mi sa we edo mo nu we me de un ti ke do we reji an tu lo kan nyan kan e ne de bla we na me de vole de bo ye de le o kan nyan kan e ye to bla we na e we do nu mo ko ton le bi se se ren gble do un tu tu we we do mo nu we me de un papa mi ton o tun ba kola wole we do mo nu we me de bo amoro ayeye kan atokan eni oro ya donu eni ni amu wede do mu papa mi to lo di do we le bi se se me o ti ke ro pede ji ko gbonu tokota 1 les jean bec we iro 01 95 18 91 23 we me da francoue we me do sakete we a we me do fide lele do ko gbonu le bi se se o ayeye inu blame ase sikan bi gbonira kan sikan inu blame bo e mo mo bi go ha enu amu we de de me we chike go ko de ji ana pa bi gbonu akulo
1: aye oni ti okun buruku de wa nle tomo tomo ere lo mi wa so pe ti won ba ti ti okun aye de won ni je ko nto hun ko se kini ko lakojo iwo n gbowo osu o ba gbowo osu o ka owo yowo yi pe igbowo yi nigba ti o ba pada ya o ni le ti account bawo lo se na owo yi kan ise okun aye ni
2: adaso wa we nunu gba so be yin we be nu na we su ti foko e ana mo de mi yi pe ogan jile sale odi e ba mo ko nu kupo bi asan pe gbon anu mo to na apewe ahin buwa ifo we a anu ti won okun aye ayeye kan esin aso wi wa le tere ni
1: iwo baba loja iya loja te n gbo mi lowo lowo bayi omo yi owo to fi bere owo to nse omo nkan to kun ekun ni tin to nse kakul awon eni igun won ni kokun aye bi wa se ere le mi ato pe se pe to ba tin taja ko ni ma mo do ise kini se kini bo se nlo owo yen ma di fun ise to e ki wo ma jere o ma ri pe gbese gbese gbese ohun ni o ma je fun ise okun aye ni olorun bo ni ti okun aye aye ni kokun aye bi wa tomo tomo
2: ami bi gbon yan ka e na bla mi ha we me do akime ba do mi sawe asan wo apedo achakan nunu e apedo apome nunu e amo nu ati janyo apo anu mo donu de yi gbon a ayi mi ni yan bo do be ajo na bonu a awajo kakakakakaka anu tun de pe onu ni gbogbo apo bi sise lebo nu gble ba nu mo to na we me yi je mi ni yan bo do be ajo wi wa na o ana ka san mi ya ya do pe o me o anu mo to na bi gbon yan kan o ayeye kan esi aso wi wa le tere ni
1: ere lo mi wa to pe lati ojo ilo n tin prophet ati lo si lo yibo gbo gbo gbo se ti won gbe awon eni bi won ma je ko se se ise okun aye ni okun aye ni de wa bi tomo tomo
2: we me ko do program blow ba a o blow we ma to ti se se passport ko da ju visa to do kine bo a do na voyager bo nu ayo ye blow test nu we yo no do ko je ti akatun lo kan yan kan ni o ya ewe ma banu ani voyage ki a ko wa to e me si program ya blo mi se tu ba yo ma o to yo atura de wezo ba ma ko ya ni mo edo mo nu go mede o ti kere go mede
1: e re lo mi wa.

0: Ó pé obìnrin ni nígbà tó pàdé òun àtọkọ ẹ̀, ọkọ yìí mà nífẹ̀ẹ́ rẹ̀ o, bó ṣe nífẹ̀ẹ́ náà ló nífẹ̀ẹ́ àwọn ọmọ. Ṣùgbọ́n nígbà tó padà yá, àwọn ẹni bí wọ́n kẹ̀yìn wọn síra wọn, ọkọ màá máa lọ náwó fún àwọn obìnrin míì níta, òun sì wà nílé òun àtàwọn ọmọ tó ẹ́ pé àtijẹ́ àtimú, òun nìkan ni màá gbọ́. Ó tún ráyè nísìnyí, so ìwọ tó bá ti ní eléyìí, má wulẹ̀ jókòó tẹtẹrẹ, àwọn ẹni bí wọn ní fokùn burúkú wọn ní ti dè wá nlé, tí o fẹ́ pé ọkọ ẹni. Ṣùgbọ́n àwọn ẹni bí wọn jẹ́ kó ṣe kíni, wọn jẹ́ kó ráyè jókòó gẹ́gẹ́ bí ọkọ fún wọn. Má bọ̀ sọ́dọ̀ ni Ọ̀túnba Kọ́lá wọlé. Torí gbogbo ọjọ́ ayé tèmi, àsìkò ìgbà tó yẹ kí n fi wá owó ni mo fi ń wá oògùn. Ẹ̀hun tó fà tí mo fi mọ̀ nípa ogun àwọn kinní yìí nù. Tó bá ti dé ọ̀dọ̀ wa lágbára ní ọwọ́ Ọlọ́run, ibi yòówù tọkọ ẹ lè wà tó bá jẹ́ pé ti tiẹ̀ ni, a pè yóò padà sọ́dọ̀ ẹ̀.
1: Wọ́n mi dẹ́dẹ́ tí èrò tó domi wẹ̀ padà fún pé bó ti yí bọ̀ wà ní náà èjì jàn yìí ní èèmọ̀ mi ó ẹnu yí mi gbogbona bí ọdọ pẹ̀lú sí orí kùpù bẹ ẹnu pa mi jọ a ò wà ní náà lọ márùn ní máa ń ní gbélé omi àti ti mi pọ wọn àmọ́ra sútó èdè yọ. Àpẹ̀dẹ̀ náà yí mo náà dùkọ̀ ẹ̀ náà ni ó ń débù ẹnu ìbàrún tó kò rò. Ẹ sọ́nà dọ̀kọ̀ ẹ̀sùn débùdó péyọ̀ gbèyà. Bọ̀kọ̀ ẹ̀rọ ẹ̀yìn pápá nù fìlẹ̀, wẹ̀wẹ̀ ẹ̀yìn mamá nù fìlẹ̀, wẹ̀wẹ̀ ẹ̀dọ̀ nù bìbúlọ́wẹ̀. Túbọ̀ àsútó ìkadò kí ni? Yóò di àsúdá lọ́mẹnu ìkanyìnrankanyìnrìnà fofo tí a sì tó yọ mọ owó èdè wo inú àtẹ wa bí àníwàn nígbọn ọmọ jẹ ẹbí kẹta jẹ jìyàn ní ìdò mọ ọhúnú ẹmẹdẹ ọhún ẹwà ọtúnba ẹdọ wo inú ẹwà ẹmẹdọ tó domi wẹ ẹwà inú wẹ ẹdọ pẹ bá wẹ ọ mẹmẹlẹ nánà kan dígùn mẹlàmẹ ìtọ́nà fíẹgbọn sí kan owó èdè amúlò dídọ ẹyẹ tán mẹmì nánà kan dígbọn mẹmì nánà tíjọ ọgbọn mẹmì nánà sọwárẹ kan dí bọ ewé yín sùsì ọ̀túnba tán wẹ̀mẹ́dé bá dé ní ìṣèwẹ̀ ọ èmi dọ̀nú ẹ̀bà ní chike.
0: Ẹ̀rọ̀bìnrin míì ṣe bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà kò fún ní gbogbo nǹkan. Àwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí olórí ọkọ. Tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ìbílẹ̀. Àsìkò ìgbà tó ń bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́. Ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ́n máa kéne mìíràn wọn ní da ọlọ́run mọ́. Iṣẹ́ okùn ayé ni àwọn ẹni bí òní kòkùn wọn burúkú wọn níbi tèwá tọmọtọmọ.
1: Àmì ní ṣe lẹ́nu pápá mi tọ́rọ títí mẹ́nu mi ẹ̀ dọ̀ àmú ìyọ́nù débọ̀ wọ́n ní sùn yẹn ṣùgbọ́n náà pọ́n kákà bọ̀nà ìyọ́nù jẹ́ ìyọ́n dẹ̀ pẹ̀lẹ́ à máa ò jẹ́ ń dá mẹ́ lọ lẹ́ à àmúdé ìyọ́n pípẹ́ gbọ́n ewé yìí dọ̀ nísúnú dé gbọ́ kó níyan ní ẹ̀gbẹ́ tó lọ inú vivi gbà wá ti jẹnu dé ebi ọ̀ǹdẹ́ bù ọ́ sínú ọ̀nà bulo ebi ọmọ tó ẹ náà ọmọ tó ní ebi ọ̀ǹdẹ́ bù ọ́ ebi ọkú ẹ náà kúló ní àmọ̀nú ẹnu sáadé pọ̀ wọn ẹ náà tún lè jẹ ọ́ à mẹ́ẹ̀kọ́ ọmọ tó nu ẹ̀yọ àyè ẹ̀ sọ́nà bí apẹ́là mẹ́ẹ̀kọ́ mú jọnu ló bulo ìbúkọ̀ pé inú ẹ̀yọ àyè ẹ̀ lè ẹ̀ sọ́nà bí yà á ìtẹ́ sí àzọ̀ wíwá lẹ́nu àyẹ̀yẹ̀ kan ewé yín gbìgbọ̀ yìnrán kan èdè yà dọ́nu ẹ̀rẹ̀ mọ́ bọ̀ a máa mú àsùwà àyàn bẹ pẹ sí bọ nígbà máa fi mú àsùwà.
0: Ẹrẹ ló mú wà tó yẹ pé okùn ayé yìí okùn burúkú yìí wọn ti nà kalẹ̀ fẹ́ lónìí ìgbà tó ohun tí ò sí ohun tó ń pè ní protection lára ẹ̀ a máa rí i pé inú ẹ̀ tó máa ṣe kíni yóò máa gùn ún.
1: Gbígbọ́ yìnrán kan àdọ́ kan èyí tó bìláwé náà ewé ìdò àṣọ ń wá wẹ̀ mọ́ bọ́ máa náwó gbọ́jẹ́ ọ̀túnba Kọ́lá wọlé ìdò ànáfà ti gbóná máa wù mí nílò dágbé ìṣọ́ mi tọ́lẹ̀ ní ìlú pọ̀ gbónú mi ní dóṣe dáadáa mi ní dóòlù kan yìí ìdò ẹni ọba wẹ̀ ẹni gbé ìdò àwájú jẹ́ ẹni tán ni.
0: Tẹ́lẹ̀mí bá dé ọ̀dọ̀ mi ẹlẹ́mí àmà béèrè ṣètò ọ̀túnba irú agbára wo gan ló ń lò tó nǹkan tí wọ́n fi bí mi ni ẹlẹ́ẹ̀kejì bàbá tó bí mi alágbára èèyàn ni. Ẹ̀kẹta tí wàá ni pé tí mo bá gbẹ̀rù ẹni pẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọ́ńtì kan àbí níbi tí bí yóò tí ń bá ti gbó alágbára màá tó onítọ̀hún lọ màá mọ irú agbára ohun onítọ̀hún ń lò tí ń bá ti wá dé máa rí i pé ìrọ ó jura wọn lọ. Ìdí ìfẹ́ púpọ̀ sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
1: Mi ti lẹ́yìn ń dọnú mi dọ̀ pápá mi tán àjọkùn dakó ẹyin bó wa áfíríkà sí tó ọmọ bódò bèlè sí tó ọmọ mẹ́fẹ̀ẹ́ ká ló bìbí ló gbọ́n ẹ̀ pápá dọ̀nù kan tán di ènìyàn tọ́ ìdókòó ẹni tán àjọkùn dakó ẹ̀ bẹ́ẹ̀ni lẹ́dùkú tán àtúngọ́wọ́ ẹyin dọ̀ ẹ̀kẹ́ wẹ́mi fufu tì wẹ́mi dada tì wẹ́mi pápá wẹ́mi mama èdò tó domi wẹ̀ tẹ́lẹ̀ mi níbi sáwa mo ro kojo ko je ndo we here ana ko mu ja ko bo wa nu to to le si o mu e ma o se do ti to be wa gbeme be ti pipo
0: gbogbo iwo ti o je pe o ti kakiri kakiri gbogbo bi to ba ngboro e bayi ohun lo ma nlo ma dare la mu iwo ta gbin oju ko ma bo asode ni o ti ma ko la wole ni lu ku tonu mo wa ni sifaji ni bon komisaria abi ele ko mi ti ori ni numero yi 01 97 25 20 91 Papa ni iwo to gbo français 01 97 25 20 91 ni ilu ajase mo wa ni kokuta 1 ni iwaju ecole legambet e pe mi sori numero yi 01 95 18 91 23 Papa ni iwo to e pe o gbo français e le pe 01 95 18 91 23 Adu awo gba
2: Eni novi sunu novi nyonu te asegun wa ide dopo dopo mi ton le mi dona ton do meji tantan me we de bo gbeto emi nyon mi dona no do mo je me mi de ton do e yun do me mi ton le mo dopo ganjina no mi ton le sin apawe donu ayin gbeto bodo won do me ma ton wede a o nu ma din de rien en a floue modo po nu e a do vona bo modo nu ene nu de a a lo mblo bo ho de de a lo e don rawe don papa si don e don yo mo je me ma do do won do me na zo bo nu ene na don de a me no vi e rien en a wa nu hawe de su titen gbeto do me ho mi ton le o won do me mi ton a lo de jiwe soro nu de we jiwe toro bo we ne nu ho gbede le we ka do bo se jinjonji bo wi me wa ro ai fi han e me mi de gbe tin be ko go sin dodon kaka wa gbe tin bo ma ka di o gbede e yo nu de de bo we na wa na bro a gada nu tin be na wa di o dodo enele ya nu do po e ya si hu wa bo ho wi de da kon nunu mo koton le ro gbe o me bo mo gbe o me si vivie o ewe indo meji adona tun fun to me mi ton mo do po adona tunu bo tunu yen de su titengbe dono vi chele mi mi ma ble mi de o gbe e lo e me mi de o ho wa ino ho bo no no me alonu amaka ja fu ho gbe bo ai mo nukunu jemedo nuyen dodo gbasa o eneon anale buale wime egbezan wa itomeon nuoyin nu de badona broloa einu bo vewe bi patapata ka tun aka do mo jemeton de a bo iblo a blo pombo modo ene wa yuesin aye ka wa do hunhon egbedin awa pon wide me kaka o anomodo pede medo zena bo modo nukon iwe mi ledio mi kuno nukon ide yue o eyin wa mi kun ka so le do ten opo me olo ogun to iwe mi ka le de do we ton nu nu wa isin bade vla foro khuho we nu wa gbogbe to ro po ton le o e su po bo gege bodo alo nko nko le me bo ka le do hun me apa pe gege e a ro ho che si we de de me wa kwa do kwa de mo de we kan khuho lo me ti de inu ba wa bo modo me ti flafo ene o we ka zon ajie nu nyen ba we a dete kudo nu ba de ba ton do apa ton fo yo a reon ana yo lo me da ho o tumba bo na do mo jeme bo na kanu bi odo nu eti menu we mi de do fi di flafo de de ba modo me ti nu do nka si hu mo nu nyen do do no de bo kan bi o e ka re na le si so ton mi ru mo a reon ana ho ho Alokan ekikaton yin 01 97 25 20 91 Modo po 01 95 18 91 23 Menda ho o tumba na yikpe nwe bo na ti nou menwe do mo jeme e ba we ade do nou nye mi ton lesi akpakwe wwen do o mesi akpakwe nou akamondo e yin wazapwe ne webo mina do ho se de bo e na ti nou menwe mi we o a reyon anan kuhu e yin 01 67 82